0: ẹni pọ̀wọ̀ tún mi sọ bí yín sí ọba dé ọbẹ̀ wò di fẹ́rẹ̀ adé ẹ̀mí ẹ̀mìnira kẹtẹ̀kẹ́ producer Bimpong good morning doctor Adu
1: Otunfam
0: no good morning once again bless you ẹ̀rọ dín ṣe ọ̀nà ọ̀nà ọ̀kẹ́ ṣe pa ẹ̀dẹ̀bruce kura so ẹ̀dẹ̀bruce mi tún nǹkan ṣe pa ẹ̀dẹ̀bruce yẹrẹ kẹsí ẹ̀dẹ̀bruce mi tún nǹkan ṣe. Ẹ̀dá Samson Ban Macro SDA Ẹ̀dá Samson Ban yẹrẹ kẹsí ẹ̀dá Samson ṣe mi tún nǹkan ṣe pa wọ́n sẹ́ni ba mi tún nǹkan ṣe pa mọ́ mi tún nǹkan.